0: mẹ́fàjó.
1: Ìdí ìwìnà All Radio. Iyom yekere werkwaro.
0: Alishani wiyu gogo. Mimar mẹ́fàjó.
1: Ìdí ìwìnà All Radio.